0: 7, 9.
1: Ó dẹ̀ dá mi lójú pé ohun gbogbo tí o bá fi ọwọ́ rẹ kàn yóò pọ̀ ṣe. Nǹkan kan tí o bá bèèrè ìwọ yóò rí gbà. Nǹkan kan tí o bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ ju Ọlọ́run.